0: je dois y être femme depuis longtemps.
1: On ne dit pas je dois y être, Zongo.
0: Bon, pardon. Je dois être femme depuis longtemps, quoi. Ah
1: oh, puis tu vois, non. Ça va.
2: L'émotion plus intense.
3: La fréquence d'une vie. Fraternité FM.
4: Ora fa kuni ojo tuni ti on ri anfani lati wa lori ero wa lati se ro fete ti ojo di ti se ojo eti oju mo kedo bo ninu osu ewu ero egbere meri ni ogbo be e ba ti oju ro ti ri pe agbeto si ti bi se ju bi meri la lati le se wa ni bi yi akile kan ti kokoro ati osan yi mo so pin pe bi egberu meji ni awon ti won dara po mo ile ise ti ere pe ni sb to pe won san owo owo eti won la san ni osu kokan eleyi lati bi ipari odun egberu medogun ti alokoja lohun oga gba ile ise yi ehun ni enu ati se sumela oru yakasunu ona ne o se ala ifun ma gbo ni ekurere bege ni ke aso fun wa pe awon ara adugo albarika koda awon ariwo ile ijosi kan to je pe to satoru nipa pe adura bi awon ole lokan jo ko je ki won ni anfani ile ijo kati on ko luminu awa soro nipa ehun ti o waye ni ipile atlantic pelu gomina ipile yi ti o fagile pe oru sise ati egungun gidi to je pe o mu isoro wa ni agbegbe yi kini o to se la ma gba won ni kokola to se yi e ma gbo akile kan si fun orofe ti ani lati bo iroyin wa lati le se radio fatinte mo kile kan si lati le se wa niye mo to fun pe ni lo parako je awon ti won gba ina mana mana eti mo ta owo won ti ya pe ni factory o je kan to je pe o mu ibanje pataki o mu isoro wa we fun ile se ina mana mana ti ya pe ni sb gege bi awon la ti ya ribo kuda okoja bi egberu meji eniyan eti jẹ́pẹ́ wọ́n sọ owó yìí fi di oṣù kejìlá ọdún èyí akẹ́yìn sí ọgágba iléeṣẹ́ yìí ní ìhà àríwá ilẹ̀ wa sumela oru yakasunu nẹ́nẹ́ ìbànújẹ́ pàtàkì ó mú ìṣòro wá wẹ fún iléeṣẹ́ iná mọ̀nàmọ́ná tí a dẹ́pẹ́ ní sb gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a rí gbọ́ kódà ọkọjá bí ẹgbẹ̀rún méjì ènìyàn èyí tí ó jẹ́pẹ́ wọ́n sọ owó yìí fi di oṣù kejìlá ọdún èyí akẹ́yìn sí ọgágba iléeṣẹ́ yìí ní ìhà àríwá ilẹ̀ wa sumela oru yakasunu nẹ́nẹ́ ìbànújẹ́ pàtàkì ó mú ìṣòro wá wẹ fún iléeṣẹ́ iná mọ̀nàmọ́ná tí a dẹ́pẹ́ ní sb gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a rí gbọ́ kódà ọkọjá bí ẹgbẹ̀rún méjì ènìyàn èyí tí ó jẹ́ pé wọ́n sọ owó yìí fi di oṣù kejìlá ọdún èyí akẹ́yìn sí